gbogbo ẹni tó ń gbọ́ mi mo ní nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún láíláí ẹnìkan ní wòlíì èwo nìyẹn àyájọ́ ni nígbà tí wòlíì bá fẹ́ sún àwọn èèyàn sókè òní wọn á máa pe èdè yẹn gbogbo ilé tẹ́ ẹ ti tan rédíò gbogbo ilé iṣẹ́ tẹ́ ẹ ti tan inú mọ́tò tẹ́ ẹ ti tan rédíò èdìdì kan ń wọbẹ̀ lónìí májẹ̀mú kan ń wọbẹ̀ lónìí aṣẹ kan ń wọbẹ̀ lónìí kìkìdá kí wọ́n máa ṣe àmì ni ẹnìkan ní wòlíì kí ni nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún ìlà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti àríwá láti ọjọ́ tí ayé ti bẹ̀rẹ̀ òní mẹ́rẹ̀ẹ̀rin ti di ẹyọ kan òní wọ́n ń pè ní àgbáyé mo wá sọ lónìí bí wọ́n bá jí o ṣe àmì bó o ṣe ń fi kírìmù yẹn para nígbà tó o bá ń jáde ire ní ìlà oòrùn ire ní gúúsù ire ní àríwá ire ní ìwọ̀ oòrùn ire ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo ẹni tó bá ń ṣe àmì mo ní kọ́ máa wá ọbọ̀ mata adúnẹ́mọ̀ náà ṣàdáàlì abadash ọlọ́run o bàbá mi o gbogbo ẹni tí ń ṣàmì láàárọ̀ yìí ire òkè láti ibikíbi tí ẹ bá wà ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ọya máa jábọ̀ máa wọnú ilé yẹn ire tẹ́ ẹ lè jẹ tán ire tẹ́ ẹ gbé ní àgbétì nínú ilé yìí wọ́n pàṣẹ mo ní kọ́ wọlé wà òní ó lè díẹ̀ kò sí ẹni tó lo kírìmù yìí kò sí ẹnikẹ́ni tó jáde lónìí tí wọn ò ní ṣàánú ẹ̀ ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ire ń wà ọ̀bọ̀ ire ń wà ọ̀bọ̀ ọ̀la ń wà ọ̀bọ̀ ohun tí wọ́n lò lè gbéṣe lórílẹ̀ ayé ọ̀yà lọ gbéṣe in the name of Jesus. Yẹn yára sọ nǹkan márùn-ún tí ò ní di mẹ́fà ẹnìkan ní márùn-ún tí ò lè di mẹ́fà tó bá di mẹ́fà ayé aṣọ ló kọ ni ẹnìkan ní kí ni nǹkan márùn-ún tí ò wá lè di mẹ́fà àṣírí ni ìka ọwọ́ rẹ ni ìka mélòó lo onímọ̀mọ́ ìka márùn-ún ètò jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà táwọn olúgbódi ní tí wọ́n fi ń pè wọ́n ní olúgbódi kò ní ju kínkín ní báyìí lọ ongo ò ní ṣe mú kò ní wúlò fún nǹkan kan kò ṣe é tò kabọ̀ so ìka márùn-ún lo ní mo kọjá lọ ọlọ́run mẹ́ta lọ́kan o ọlọ́run tí máa ń pín oore ọ̀fẹ́ ọlọ́run tí máa ń jẹ́ kí ayé èèyàn dá yàtọ̀ ìka márùn-ún márùn-ún márùn-ún bí márùn-ún bí márùn-ún bí ó jẹ́ ogún mo pa inú pàkáàdì ẹ̀dúnà ṣàǹtàkà gbogbo ilé tẹ́ ẹ ti gbọ́ mi nínú májẹ̀mú nǹkan márùn-ún tí èdè mẹ́fà gbogbo ẹni tó bá ṣe àmì àánú aláìlẹ́gbẹ́ ìrànlọ́wọ́ aláìléèyàn ó dìde sí ọ lójijì wàá gbọ́ o ayé kan tó ní ayé yẹn sáré gbogbo ẹni tó bá yọ ọ lẹ́nu ọ̀run yọ ọ lẹ́nu gbogbo ẹni tó bá dẹ̀ ọ́ láàmú ọ̀run dà láàmú mo wá sọ lẹ́ẹ̀kan náà oore àjẹǹjẹ tán oore tó ṣiṣẹ́ rẹ̀ òní wọ́n ń pè lórí ọ̀fẹ́ oore tí wọ́n fún ọ lọ́fẹ̀ẹ́ ọ̀yàmọ̀gbà máa jábọ́ sínú fíìmù má jẹ̀mú tí bàbá àrí ọ̀jẹ̀ gbádùn ẹ̀ má jẹ̀mú tí ìyá àrí ọ̀gbádùn ẹ̀ mo ní kọ́ wọnú ayé ẹ lọ in the name of Jesus.

0: Super FM.
1: Ah, ọmọ mi, láti ìgbà tí mo ti débí, mo kàn ń sùn bí ọmọ tuntun jòjò lónìí. Irú ibùsùn onídánwò rèé.
2: Uncle, Vitafoam Pillowtop tuntun ni.
1: Pillowtop? Ah, ìyẹn túmọ̀ sí wípé ìrọ̀rí wà lára ibùsùn Vitafoam yẹn.
2: Bẹ́ẹ̀ni o. Àfi bí ẹni pé èèyàn sùn sórí awọsàn mọ́ ni kí abẹ́ rẹ̀ wá gún régé.
1: Àbájọ. Èmi náà sọ bẹ́ẹ̀, mo kàn ń fò nínú àlá mi ni. Wo tí n bá mú ro eléyìí lọ́sàbúlé wa, kò sẹ́ni tó máa jí mọ́.
3: Bẹ́ẹ̀ni, jẹ̀gbádùn tí ó lẹ́gbẹ́ pẹ̀lú Vitafoam Pillowtop, Vitalux àti Vitahelix, ìrọ̀rùn tó rinlẹ̀ fún ìsinmi tí ó láfiwé la fi ṣe. Vitafoam, ìgbé ayé tó dáa.
4: Do you believe it now?
5: I can see. One family. One radio.
6: Super FM.
7: Up to the time, Memphis, I've been around the original Nigerian, done dog and riding through, man, I've been out without a